ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi òní ìlóòrì ọwọ́ Ọlọ́run tó rí rí láyé òní ìníṣẹ́ agbára tí ọ̀ṣẹlẹ̀ sí orí ọkàn ọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá Jésù olùgbàlà mọ̀ òní ìní ọwọ́ ńlá ọwọ́ mẹ́jẹ̀mú ọwọ́ àánú yọkàn ọ níbi tọ́ ọ bá wà òun ló fi jẹ́ wípé kó o tó jáde láàárọ̀ ìkírímù wo ló fi ń para màá gbàdúrà sí ìbá àsàdí àgbọn ìbá àṣe anointing oil ìbá àṣe kírímù tó ń lò ẹ gbé sítòsí o òní lọ́jọ́ ìṣẹ́gun ìsìn ọlọ́run lè díẹ̀ òní ìlú ti bẹ̀rẹ̀ sí rí bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run ó ní ká mú ọpọ̀ ní ìpele tó wà gbogbo ẹni tó bá jí tójú ẹ̀ là bójú ẹ̀ ọ̀bá là bá ìfomi bọ́jú ẹnìkan ní kí ló dé mo fẹ́ sọ nǹkan sínú kírímù ẹ mo fẹ́ sọ di májẹ̀mú òní ìlú dá ìṣe wòlí mọ̀ òní ìlú mọ̀ pé ọlọ́run sì tún gbọ́ àdúrà lẹ́nu àwọn ikọ̀ rẹ̀ òní ìlú dá mọ̀ pé ìyanu sì tó kù òní ìlú mọ̀ pé ẹbẹ bíi ìtàtijọ́ àwa láàsín bàbá bíi ìtàtijọ́ mo fẹ́ sọ àyájọ́ sínú kírímù tó ń bẹ lọ́wọ́ ẹ àyájọ́ mẹ́jọ sí mẹ́sàn-án ni màá jù bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà màá ní ọmọ lo nǹkan rẹ ibi ìwọ náà ló ní wá wo ohun tí ó ṣẹlẹ̀ ìṣe wòlíì tàárọ̀ yìí ó lè díẹ̀ ànígbé ń fẹlé ikú gbogbo lé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi kírímù tó fi ń para náà ni wà wá jáde wà bẹ̀rẹ̀ sí rí pọ́mọdé á máa yọnu sí ọ wà arábàlagbà tí ó mọ yọnu sí ọ ẹnìkan ní ìkunra mi kírímù mi ọgbọ́n tí bíbélì sọ ó ní òórùn ọmọ mi joseph ó ní ẹjọ́ dàbí ọkọ tí a bù sí nígbà tí jacob bẹ̀rẹ̀ sí súre fún àṣé àṣẹ ń bẹ nínú òórùn tó bá jáde ní ara èèyàn mo fẹ́ sọ inú ilé yín di àṣẹ mo fẹ́ sọ inú ilé yín di agbára mo fẹ́ sọ àyájọ́ wòlíì tó ọ̀gbọ́n rí mo fẹ́ mọ sọ sínú kírímù yẹn màá wá ní ọ jáde lọ lónìí munamanasha lakanamanosh mo fẹ́ gbàdúrà mo fẹ́ sọ nǹkan sínú kírímù yẹn sílẹ̀.

0: méjì ń gbàdúrà fún àwọn ọmọ tí wọn bí lónìí èyí ọmọ tẹ ń ṣe birthday yín lónìí àti gbogbo ẹyin tẹ ń máàkì wedding anniversary yín lónìí ẹkúnlẹ gómìnà wọ ẹkúnlẹ mo fẹ gbàdúrà ni àyájọ ń bẹ lára mi lónìí o and gbogbo ẹyin tẹ ń wọ uniform military àti paramilitary ẹyin náà ẹkúnlẹ o studio àti radio station yìí ẹkúnlẹ o gbogbo ẹyin ìyọ ọlọjà ẹkúnlẹ o gbogbo ẹyin tẹ gbé cream lọwọ ẹyin náà ẹkúnlẹ mo gbé ọwọ mi sókè mo lo májẹmú nǹkan mẹsànán tí ò lè di mẹwàá ẹnìkan ní ìyòwò tó nìyẹn egun mẹsànán níbẹ láàárọ ọkùnrin kò lè di mẹwàá láéláé àbò òtìgbọ tí wọn gbọ òtìgbọ mi wọn ti sọ pé egun mẹsànán ó di mẹwàá ó di mọkànlá èèyàn ti dàrẹ ó ti dọrọ mo dúró nínú májẹmú ọrọ mo pàṣẹ gbogbo ẹni tó bá gbọ mi lónìí òkìkí rẹ àti ọlá rẹ kọ bẹrẹ sí fọhùn ẹyin ọmọ tí wọn bí lónìí ẹ lọ kan àlùyọ ẹyin tẹ máàkì wedding anniversary yín òkìkí yín bẹrẹ sí kan gómìnà wa ẹ mọ rí ṣe lọ ni in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary in the name of Jesus your excellency sir gbogbo ẹyin tẹ gbàdúrà tẹ kúnlẹ ìdìde rẹ ọlá ni ṣe wá fẹlẹ ìkún kí n tó máa lọ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ìyanu tó dáa jù láyé kì í ṣe kójú afọ́jú ọ̀la tàbí kó o mówó bọ̀ tàbí kó o dìde kúrò ńbẹ yẹn ìyanu tó dáa jù láyé òní kọ́ ọmọ jésù gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà rẹ ẹnu lèèyàn sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo gba jésù láàárọ̀ yìí ọlọ́jọ́ lè dé lẹ́ni táìm mo jẹ́ iṣẹ́ fún yín o èmi àti ẹ ó tún pàdé lọ́la chọ́ọ̀chì wa gbági ni o àwọn tí ó wò mí lórí facebook ẹ lọ áàdì mi ọdẹkúnlé epaphras bàbá mi o wọn kàn fọ́lò mi ni lórí facebook mọ dáhùn ló mọ dẹnikẹni lóhun tó bá ní òun send friend request sí olóko mi scam lásán ni o èmi send ìwọ lọ́wọ́ mi ó sì fọ́lò ọkàn tẹ fọ́lò tàbí like yóò mọ gbé gbogbo notification iṣẹ́ tí n bá ń ṣe wá gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send testimony ẹ lo number ẹjọ́ loud kó neat 08087165 66 ẹ send the message ire àtànú kọ báyìí God bless you.
1: All business owners in Benin City, are you looking for a powerful platform to promote your product or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.

pẹ̀lú dáhùn ni pé ìwòlé túmọ̀ ni ìgbà tó ń bọ̀ wá sí báyìí kò get information ẹ̀dá ó kàn declare the point of entry pé nàìjíríà ni kò pààrọ̀ kò ṣẹ́rí tì so ó ṣe sí kàzá náà ìgbà wọ́n dẹ̀ sọ fún un wọ́n send the letters yàrá ìbáwọn yìí fún un kó máa wò sí time rẹ̀ so ó dẹ̀ máa ń security ní wọ́n wá bí iṣẹ́ mi.

Ọ̀rọ̀ ìsọ̀lẹ̀ kí n tún bí Mike sí ẹ̀. Ọ̀rọ̀ ẹni tó ti sífà ọmọ ló jẹ́ kí n fẹ́ sọ lé. There was a lady tó dé ní Nàìjíríà mi, mo máa ń send àwọn èèyàn síbẹ̀ yẹn. Mo máa ń send àwọn èèyàn, mo máa ń sport ọ̀rọ̀ wa. So mo wá meet a lady yẹn ní tiwọn ti pẹ́. Ó ti marry about 30 years ago kò bí mi. Àwa sọ̀rọ̀ ó wá ní sọ ti bímọ ní mi ò ti bímọ. Ó sá sọ̀rọ̀ mi ní òkè ṣé o mọ ẹni báyìí báyìí.